0: an sin cúmar ar suas go dtí an daon agus an sin chuna go mar páirt ar réidir cúig dúarcháin a bhí béidir 3 km wain ag déanamh ansaí ar óstáin. So an oíche sin then taigh mé an scéan le cé chódáirí ar a bhí sé.
1: Túsáte ó luan go hiine ar a cúig omhornóna ar RTÉ Radio na Gaeltachta nó ar Chaintear Radio RTÉ.
2: Na dat mag man skaart dat jaf opbouwer hini dat jaf opbouwer hini en dat de duur ook is in de blije is het de giris was ge wacht er niet welke jenna.
3: Wat is al gergin je imagine exotic gergin je in.
4: Beter ja dat je naaf kochinte en ja inche in nischert niet Europa no San Afrik.
5: Waar schielte luun gehine lamse Michelle Nigrianne er RTÉ Radio na Gaeltachta.
6: RTÉ Radio na Gaeltachta. Tá sé bagéisteach le scun na seachtain ag an chraoladh ar RTÉ Radio na Gaeltachta agus é is muid in is sin glór leagan cáinte.